0: ṣáájú àyẹ̀wò ọ̀hún. Wọ́n ní lẹ́yìn àyẹ̀wò náà níṣe ló dàbí wípé tọ̀ àti ó jẹ́ ìgbìmọ̀ tó ṣe àyẹ̀wò ọ̀hún. Wọ́n ní wípé wọn ò buwọ́ lu ìsinmi náà la ìfùbárà láti ṣe sáà ẹlẹ́ẹ̀kejì léyìí tó sì wípé ọ̀rọ̀ ń lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ bá fẹ́ ka ìròyìn síwájú sí nínú ìwé ìròyìn Daily Post níbi tí mo ti kà.
1: Nínú ìwé ìròyìn The Guardian rọ tòní ní ìròyìn wà tó tọ́tọ́ sí láìtì dání o tó ń sọ ní mímọ̀ pé mo mọ̀nà tọ̀ ẹ má tì mí gbọ̀ngbọ̀n èyí tẹnu ẹni tó jẹ́ akọ̀wé yányán fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC alàgbà ọ̀gbẹ́ni Rauf Aregbèsọlá ló sọ mímọ̀ pé ó di gbére ṣòkòtò ara bí òun ti kó nu ṣẹlú APC òun tún padà bẹ̀ mọ́ bóun ó tún wá lọ máa fẹnu tó ń fìṣà kó o máa lọ tún fi gúnlẹ̀ nu ẹgbẹ́ òṣèlú APC ó ló dòódì odi laipọnlapọnla o ò ní ẹgbẹ́ òṣèlú ADC níbẹ̀ lòun wà tóun ó sì jẹjàbọ̀ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí sọ o níbi àpérò èyí tó wáyé nílùú iléṣà lanu àlánà pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ ọ̀ṣun ó ní òun fínífíní ìròyìn kan wọ́n pé òun ń gbèrò láti padà sínú ẹgbẹ́ òṣèlú APC ní irọ́ ni ọ̀rọ̀ àwàdà ni ẹ tú dànù òun ò lè lọbẹ̀ mọ́ o kò dá ojútó ètò ìròyìn rẹ̀ olúwa ṣeun abọ́sẹ̀bí ó buwọ́ lù ú wípé gbogbo àwọn wọ́ọ̀dù tó ń mẹ káàkiri ẹkùn ẹkùn ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀pẹ kọ́ lọ fọkàn balẹ̀ o ẹgbẹ́ òṣèlú ADC lárẹgbẹsọlá ń ṣe kó àrẹgbẹsọlá tún fọwọ́ adíje dupò wo gómìnà èyí tí ó wáyé lọ́jọ́ kẹjọ oṣù kẹwàá ọdún tá a wà yìí ó tún fawọ́ rẹ̀ sókè o fún àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ADC tí í ṣe dókítà Nọ́jímàmí òun wọn sọ mọ̀ pé àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ADC wọn buwọ́ tóun ládíje dupò tó máa dupò nú ètò ipò gómìnà nípínlẹ̀ ọ̀ṣun ó fi ẹ̀sùn kan àwọn oníṣẹ́ láàbì kan tí wọ́n sọ mọ̀ pé ẹgbẹ́ òṣèlú ADC yóò yí wọn mọ́lẹ̀ nú ètò ìdìbò tó ń bọ̀ wọn ni rárá ADC yóò padà jà bárẹgbẹsọlá ṣe ń sọ ọ rèé nínú ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ yìí.
0: Tọ́ ǹjẹ́ ti gbọ́ nínú ìlú ti Vanguard láàárọ̀ yìí lágbọ́n òṣèlú náà ní ilé ìmúrasílẹ̀ ọdún 2027 lélẹ́yìí tó ń kalẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n yóò ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà ìyún Goodluck Ebele Jonathan ni ńṣe ló mọ̀ sí bọ́ọ̀ta gbangba ńṣe ló ti sọ wípé tọ òun padà bọ̀ o gbogbo ẹ̀yìn tẹ́ ẹ sọ wípé ẹ wá òun kò lè wá mọ́ ó ní ẹ wá òun ti di ogun báyìí o tó sì jẹ́ wípé ó ń bọ̀ togun ni ẹ̀yàn láti wá díje dupò ààrẹ ìyún nínú ètò ọdún 2027 lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ni o wọ́n ní wípé àwọn tí ó jẹ́ ṣàǹkóṣàǹkó nínú ẹgbẹ́ ọ̀hún òun náà ni wọ́n foríkorí o tí wọ́n sì wò ó wípé tọ̀ báwọn bá ṣẹ̀yọ́ sójú kan níṣe ló yóò ṣí kí gbogbo ẹ̀ kó ṣùrùṣùrù ni pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé níṣe làwọn tún múra lẹ̀ lájú wípé àwọn já ìṣàkóso ọ̀hún gbà ìyún ìṣàkóso orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC ni o wọ́n fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí wípé tọ̀ àwọn gbọ́dọ̀ gba orílẹ̀-èdè yìí àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá kúrò lọ́wọ́ wàhálà ohun ìfàsẹ́yìn àti ètò pàgbàwọ́ mẹ́kẹ́ eléyìí tó jẹ́ wípé ó ti bá gbogbo wa múlẹ̀ ní ẹ̀gbẹ́ ẹṣu ẹ̀yìn lórílẹ̀-èdè wa Nàìjíríà o wọ́n ní gbogbo eléyìí gan náà òun náà ni àwọn rò papọ̀ táwọn fi rò wípé tọ̀ ẹ̀yàn ẹ tó bá kájú ẹ̀ náà làájẹ́ ó ṣe kí ni làájẹ́ ó ṣe o wọ́n ní ọmọ wa sì ni ẹjẹ́ ó ṣe é pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé òun gan ti fìfẹ́ hàn láti pé tọ̀ òun padà bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP láti díje dupò ìyún ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà àjẹ́ wípé tọ̀ káwọn ò fláyè o ṣùgbọ́n ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ṣe ń gbóṣùbà káre fún wípé pípadà wá pé ó bá òfin mu kọ́ wá ṣe sáà ẹ̀yọ kan sí eléyìí tó ṣekù gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ làwọn kan sọ wípé bàbá kó ṣe kí ni ẹrù kíní dáadáa o torí wípé kí ni àtẹ̀yàn wá fojú ara rẹ̀ tó wá fi gbolẹ̀ ni o wọ́n ní gbo lára àwọn tí ó sọ̀rọ̀ tí wọ́n sì ṣe kí ni tí wọ́n fi tí wọ́n júwòye wọn hàn òun náà ni àwọn lájọ àtàwọn lẹ́gbẹ́gbẹ́ lóríṣiríṣi bíi ẹgbẹ́ ọmọ Yorùbá ni ìyún ẹgbẹ́ afẹnifẹre bákan náà ni ti ẹgbẹ́ ti Middle Belt Forum ìyún MBF bákan náà òun ni ẹgbẹ́ àwọn àgbààgbà ìyún lápá gúúsù ìyún lórílẹ̀-èdè wa Nàìjíríà náà ni àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì ìyún Christian Association of Nigeria CAN ìyún bákan náà òun ni wọ́n ní wípé àwọn tí ó jẹ́ olùdásílẹ̀ ìyún tí wọ́n kóra wọn jọ tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú All Progressive Grand Alliance ẹni tí olóyè Jekua Okori tí òwájú wọn wọ́n ní bákan náà òun ni ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olùbádọ́rọ̀ sí ìṣàkóso ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ̀yàn Akin Ọ̀ṣuntókun wọ́n ní òun náà sọ̀rọ̀.

0: or 0808-419-3706. FRCN Sports and Outside Broadcast Services.
1: Ready to bring your events to the world.
2: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.pencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700-225-5226 0800-225-5226 tàbí kẹ́ ẹ pé +234-817-665-6273 olùkéde FSRCC.
3: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là sátọ̀, tódò bá wá kú, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bàdé bí ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si. Jẹ́ nìkan lọ, àmọ́ mò ń bọ̀ ná mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkè.
1: Láti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fọ́jú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bíi kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́ bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pòun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ̀ bá níwò wípé ẹ ti náwó ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin ẹ máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. eh ti dodo eni to moju le ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala ari daju le yi je o eh bo si jenu e je nde ka polowo oja na mo nbo o eku ka
3: awon agbapo won so pe igigogoro ma gbe mi loju atokere lati lo amututo iriran e da se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ko wa wa n ba mi e po ti o ba wa nse akiyesi yikeyi apere aise dede nipa iriran re tete dide kuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bọlọdọ osula habal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rudura
0: e ka bo pada fine te ri number osula habal mo number won re o 070 3861 5168 tabi ke pe won sori 091 57 589016 091 57 589016 number tele pe baba sinu iwo ti ri bi oye tabi o ti rukuru ojulewo on ta bye bye abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti iku o si le jagbado e tete dide nle e ma bo nile ise osula aba ai solution baba gangan nbe pelu mi nile agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu bo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to n fa sababi re boya akonahun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara o wo dapa o ko ba apa o wo dese o ko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbo na eje ka fese rajo die eku kale o

avó. Nkan ta ba se fomo ba ba se toju e si ta ba se mu bi ore si ohun ma lo ma je ki gbogbo e ko se se dada ah sha le omo buru titi si ka le kefun ba je rara o se wo gbogbo patapata lo ma jire mo eh ri da mu be lo ni ni wahala ogo wa die ni bo ko ni je ti kokon ni se ri gbogbo obi patapata gbogbo abi amo igba ti isu won ba jina ah de ni akole bo be na ga de ni awati ateni to ti bi ateyi ti o ti bi gbogbo eni to woju olorun fun ore kan ikeji omo patapata lo ma te wa lowo eh igba ta na ba be se shapia fọwọ́ wa a fi gbogbo a fi rìnrìn àjò bí a dàbà a dòwò a lè jẹun ọmọ atọ́jú àwa náà ẹjẹ́ ká tọ́jú ọmọ gbogbo ẹni tí ọmọ wà láyìíká wọn àbí tí kò ń ṣe títí yín tó wà láyìíká yín ẹ tọ́jú gbogbo wọn à ń sọ ní gbogbo ìgbà kò ń ṣe eré mo sọ nǹkan kan ní ọ̀sẹ̀ tó kọjá mo dẹ̀ tún padà sọ pé ẹni ọmọ sin òun ló bímọ ẹni bá tọ́jú ọmọ bó ṣe tẹni ni àbí kì í ṣe tẹni ó di dandan kọmọ kó tọ́jú ẹ àwọn kan wà tó yẹ pé àwọn ọmọ tí wọ́n gbà sí ọ̀dọ̀ láti tọ́ òun ni wọ́n fi ṣe ọmọ àwọn gan-an wà ní àwọn ọmọ ọ̀ngán tó wá rí gẹ́gẹ́ bí òbí tẹ́ pé tẹ́ bá ní wọ́n mi kọ́ kíní kan àwọn kan ẹbí mi lélẹ́yìn ẹlòmíì ẹbí ibi tó ti jáde gangan ó kọ́ wọn mọ́ra lóòótọ́ ṣùgbọ́n ṣe rí ẹbí ibi tí wọ́n ti tọ́ tẹ́ pé òun gangan fúnra wọn ni wọ́n fi ṣe ọmọ ẹbí ibẹ̀ ló máa dùn pé ẹbí mi lélẹ́yìn tó bá ṣe pé ọmọ tó wá nípò tó wá ní làákàyè àwa mọ̀ á ní àwọn tó tọ́ òun yẹn wọ́n tan mọ́ ẹbí bàbá tàbí ìyá tó bí òun tó bá di pé àwọn èèyàn ti ń béèrè ọ̀rọ̀ lóríṣiríṣi jù pé báwo ló ṣe wá jẹ́ àwa ní this is my mommy or my big mommy gbogbo àpátápátá ẹ jẹ́ ká ṣètọ́jú ẹ jẹ́ ká jẹ́ ọ̀rẹ́ 103.5 FM àwa obìnrin abala ti wà láwa yìí àwa ọmọ obìnrin ìtọ́jú tẹ́ ẹ bá fún wa òun á lò lọ́jọ́ iwájú tó yẹ pé gbà tá a bá débi tá a lọ wọn ò ní sọ fún wa pé wọn ò kọ ẹ ńlé yín ṣorí àwọn òbí ẹ ò kọ ẹ máa kọ ẹ ṣorí lèmi tó wà ẹ ṣùgbọ́n àwọn ọmọ mi ló wá fẹ́ máa sọ fún ẹ pé ní ilé ètìtì wa wọn ṣe wá wọn ṣàwọ oríṣiríṣi wọn wá bẹ̀rẹ̀ sí àwọn ọ̀rọ̀ tí ẹ̀yin gan òkè ń sọ fún ọmọ yín wọn wá fi máa wọn wá bẹ̀rẹ̀ sí máa sọ́ọ̀sì wọn wá máa sọ́ọ̀sì ló wá máa gbóríṣiríṣi a máa máa gbóríṣiríṣi a máa gbọ́ wọn ọkọ ni kò tún mọ bẹ́ẹ̀ ń sè kò mọ lẹ́ ń gbá kò máa ṣánfọ̀ kò mọ bọ́ ṣe kíyàn kò mọ bọ́ ṣe ṣe wá kò ṣe mọ́ ṣe wá o tẹ bá tọ́ wa tẹ kọ́ wa láti sìn la máa mú dàgbà òun la máa mú dàgbà òun la máa fi ṣe ìwà wù níbikíbi tá a bá dé bóyá ní orílẹ̀-èdè wa bí ni àbí ní òkè òkun mo rí ẹni tó ṣe pé ọmọkùnrin òun ni ṣùgbọ́n ìṣọwọ́ tó fi ń ṣe níbi tó ti ń ṣiṣẹ́ wọ́n ní láti máa bèrè pé ṣé kò sóbìnrin lé wọn ni torí pé kò wọ nǹkan kan náà kì í ṣe ẹni tó tún wà lókè òkun mi tí ò wò pé ṣèbí mo ti wà lókè òkun jẹ́ kéèmí náà kakọ kò wọ pé kínní ìlà kì í ṣe ṣùgbọ́n torí pé ó ṣe gbogbo nǹkan pátápátá pé díẹ̀ ni ọmọkùnrin ni mí ṣùgbọ́n mo mọ́gbọ̀n mọ ṣe nǹkan tó yẹ kí n ṣe ṣe wọ pé tọwọ́ tẹsẹ̀ ni wọ́n gbà wọ́n gbà
o de rin ran lowo passe passe wo rin lowo bo ba yi sotun to yi sosi o bo rin lowo pade tori iwa nkan ton ti fi ko mo wa wo pe sokunrin asobirin o mu ni gbogbo e o gege bi iwa lo abi o wa la re tori pe mi inu ile ati ila ati baba won bi ore won ba so o na de gbe ko seri omo ti a o ba ko tabi ta ko sugbon to se pe awon ko bi to ye ka ti ni fe to ye ka ti gbo oro to ye ka ti down nigba to mo ba n bere awon kokoko ta down ta mo isi to ye ka fun ta to ba di ojo waju ti omo na ba goki o ma n taapa o ma n siwa si awon ibi to deje pelu e o la fi n ke tuntun ni emi ti n tooto mo fi n darapo mo gbogbo abiyamu ati gbogbo eyan patata to je pe awon n ko awon eyan lati ma ra weebi si eyin te wa nile te je iya tẹjẹ bàbá tẹjẹ ẹgbọn tàbá bo tẹjẹ ẹnìkan tó tọjú èèyàn kan lọ́rọ̀ tó tún wá ṣe pé ọmọbìnrin ni pé ẹ bá mi fi ọwọ́ ìfẹ́ kẹfì bá mi mú tẹ bá ti wá ń bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kó mọ̀ pé ipò tẹ ẹ wà lónìí kì í ṣe pé bó ṣe máa lọ nìyẹn o ó kàn sì rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n táwọn kankan gbé atẹ́yìnbọn bá tẹ́gbà múṣẹ́ tí gbogbo ẹ̀ bá lọ ada wa mi o momo fi ya je o a je ran lana ti o ke mi ti igbowo osu tabi oja mi o ta dada tabi eyan sha so o to nkan to wa nbe mo n se kini mi ise kan ni mo n se lowo olofa ti mi a fi fi eran jeun my dear olowo mi ani kemi le ba sani mesan mewa le sani mesan mewa le sani mesan mewa awa ta ajeran loni se wo pe a jo didi maalu awa to ye pe eja la nje opo yan lo wa ti ore jade e ti ba so awon oro to ye pe to ba di ojo waju to ba se pe o de ipo giga wa fi ni siwa o si ni pe gbogbo èèyàn fúnra wọn lẹ́ran jẹ wọ́n ṣe kí nìkan wọn mọ́mì mi wọn ò ní fún mi dádì mi wọn ò ní fún mi ẹ bá lọ sílé ẹ kò bá nílé fẹ́ràn sínú abọ́ fún yín bóyá ló máa lọ́wọ́ ẹyin tó bá ti fún yín lẹ́yìn gan-an odidi chicken ló gbélé yín lọ́wọ́ tó bá fún yín lẹ́yìn alódidi chicken lẹ́yìn nìkan dájú kò ní fún yín lẹ́yìn ibi tó máa fi ẹran sí tàbẹ́jà ẹja tó wà nínú pot àwọn ọmọ mi ló fẹ́ jẹ ẹjẹ má dìbẹ̀ o ọkọ mi ló fẹ́ jẹ kò yẹyin o ti yẹyin báyìí ìfẹ́ aṣọ kíní kan ní ọwọ́ alẹ́ ní orí ìtukọ̀ ìtukọ̀ sí ìta ṣe ń bí lórí ẹni tọ́wọ́ ẹ̀ ti gòkè tó lè ṣe wẹ́ẹ̀ tó ṣíwọ́ lu bàbá kò sí ìwà tàbí nǹkan náà tí òbí ò bá ṣe ẹjọ́ gbogbo ọmọ tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yálà ọkùnrin ní tàbóbìnrin ọmọ jẹ́ lọ́wọ́ àwọn òbí tó ṣọlọ́kọ̀ lè wá sáyé mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà gẹ́gẹ́ bí òbí àbí alágbàtọ́ kẹ́ sọ fún àwọn ọmọ kò sí nǹkan náà tí ò bá ṣẹlẹ̀ ọmọ kankan ò gbọdọ̀ gbọ́wọ́ sókè láti gbọ́ òbí ẹ̀ kí bàbá ẹ̀ ò bá àti ẹ̀ wàá mú mọ́mí ẹ̀ kó gbá mọ́mí ẹ̀ lábàrá pé màìdẹ́ akúrò ń bẹ̀ yẹn bóyá àbàrá yẹn wá ti wá dún jù má gbé ọwọ́ ẹ̀ láti fi sán bàbá ẹ̀ lẹ́yìn má dẹ̀ fi tí mọ́mí bá sọ pé ẹ̀ dádì ṣe kí nìkan mọ́mí wá fi ọwọ́ àbàrá ló fi gbá dádì wáyé màìdẹ́ kí ló ń ṣe ẹ́ ká sọ pé àbàrá yẹn ó lọ sókè
ti wa na gbo to gbo pai hmm teru bai ma gbe ja eni le ni ti gbe ton ba se ton e iwo le se wa lori e gege bi omo tori omo kokan gbodo siwo na fi fun mo bi e iwo o se nkan to ton ba pa ju lo nile yoruba se on to ton ife ni mo fe ki awa omo ka ni si awon obi o ni mo fe ki eyin obi ke ni si awon omo mo wa fe ke ma te mo won leti papa julo omo obirin he mo so kini ko mo omo obirin wa very very delicate mo elege ni obirin omo obirin kon elege ni won omo obirin ah mo le fi sweet sweet e ti mo omo aladun roborobo tan ki gwen te ba ti sinu ora te ma fi se tabi sun gum ka bi bisiki omo ti e ba kin fun ni robo lati mu mu robo lo si lewe se mo pe ti broda akim ba ri omo na to ba fun ni robo to fun bisiki to fun ni owo ko fun loni ko fun lola ko fun lotola ko fun lana e tin si sara yin te ki nda lohun nigba to ba ba yin soro a siju sodo goda akim goda akim bo ja akim tin yin le mi so o ti ye yin a siju sodo won ibi ton ba ti fi ife etan han lo ma mo a se se gbe a si wa wo to ba sele ton ori yin lo n pada bo iru e gan le wa fa to ba dojo waju ti nkan kekere kan ba sele mo mi te ba tu ever so te so nsin te ba tu ever so se yin ko ni kini ko kini ko ah o ma siju pada o a siju pada o ko ma ba si oju yen ko ma ba si pada to ba ti e wa si oju yen pada ko godo bi owo e soke to ngo to ba lero pe awon obi won ti se kankan tori pe mo si nbe iwo na se si wa rara ta ba ko ni ta bibi ni ta ba bi ni ta ko ni oluwa a ma tun ara e ko iwo ma tun ara e ko oun ni o soro ere la sale oro imoran amoran ni ka jo fun ara wa gege bi obi gege bi omo obi gege bi odo ta fi ni se se pe ti won fi ni ran wa pada si le pe no papa be to da papa me ko ko e a mo ko e o gbe ko e ti wa mo re wa ye ni ese bo odo gbe ko ni pa pa ju awon mama to ba se pe awon mama sophisticated awon mama to ti jade dada e awon mama to ti osin ni to ti ba to ti ba on se ko na ko duro gbe ko ni to ba se gbogbo e ko ni ko ni ma se be ewu wa na iwo na wo bi se nse la re ibo lo ti ri ke o yi gan na e ko se bi e ka ni mo wa around ni nje ko fe omo re mi yen ma ni pe ko fe iwo ohun be yen won ni so si koko bi e ni se ri e jo o je ka tojo awon ko wa to ba ti o se to nbo a tu ma ba ra wa so sugbon ni eleyi bo se n gbona to ma e ba gbe owo lati mu ya ta ni gba ta e e ba je ni to ti bi mo te yin gogo fun ra yin te ti bi omo ke wa ni mom si yin o se yin e wa gbowo e ma do e se ka fi mo na pa di to ba di o se to mo a tu ma ba ra so 103.5 FM lo ko e ma yi ka go me wa ba ti mu gogo na ma da fo lati mu iroyin apapo pa si ti to kẹyìn ọjọ́ rẹ̀ ìṣẹ́ 10:30 sí wa.

ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa. Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò. Ọmọ ọdún mẹ́jọ sókè, èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni, àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀. Àsìkò yìí ni àwa lè fi fẹ́ hàn sí wọn, ká tọ́jú wọn, ká rí pé wọ́n lọ sí ilé-ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára, kí wọ́n lè daṣọ àṣírí bò wá. Nígbà táwa náà bá dàgbà tán, ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí. Nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́, tá a ti dọmọdé padà, kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa, àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, ǹjẹ́ ó lè wúlò fún wa? Ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò, kí ni wọ́n lè dùn sí wa? Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò, ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí, ká tọ́jú àwọn ọmọ wa, kí wọ́n kọ́ṣẹ́, kí wọ́n sì kàwé yanjú, kí wọ́n lè wúlò ní àwùjọ. Ọjọ́ ọ̀la wa ni wọ́n, ẹ jẹ́ ká tọ́jú wọn. Ìkéde wa láti ilé-iṣẹ́ Radio 1 103.5 FM.